0: tewo bank won le ti pinu pe won a fun tele bo toro won so pe won o fun mo tori pe ko si eyonu lare eleketa ni ese re ese yi o ni bi se mo bi eda lo si bi re ibo le ti ngun mi laro yi gbogbo eyan omo olohun make sure fo pinu lati se nkan to yato emi oluwa wa ni ola ni covenant day of our feet washing ojo majemu ese fifo igba ta mo se nigba ti nkan ta ba sese bere e meta ni lodun number 1 igba ta ba fe wonu odun titun number 2 igba ta wa laarin odun titun ele ba pari odun ta tun fe wonu odun titun mi iyen mo bo si e meji o ba ni abada shaya ese re ma padi e ni bire iyen ni o lead wa lo si convention convention yi tun ni se pelu birthday iyawo mi ninu bi ta ti mo wonu majemu lododun iwe awon ipade bayi women convention kan ni lodun emi awon woli so pe ka awon obirin o mu oja awon bo awon to nwoju oluwa fun omo emeji na ni mo wa so be gbogbo awon eyan lele kan je ka gbogbo eni tin bo olohun bo fun ile kiko ma ni won do bale ipele awon mesan ni ma mo gbadua fun to ba tun di september ipele awon mesan mi ma ba ja mi nbe yoku tun dojun mi and gbogbo eyin te be buku hostel te le desi e wo number yi 070-89-38-20-89 Eni kani yatun kwe 070-070-89-38-20-89 E lekpe number yen kwe mesi soriye An la bare ni ton la yato hon Amun yanti mbu kwe Bo ba ve debe la ton ni lo Bo ve debe lo la E je menu kwo mbi benye Mama no E ba mkwe mama Mama kimbon awon eyan le so nte so tan lana e wa mu lati le e ja sare
1: oruko mi ni evangelist akinbon emi lola ireyimika dokas mo wa lati yanaja
2: nice
1: mo dupe lowo olorun fun orere to se ni inu aye mi mo koko fi akoko idupe lowo baba mi odekunle epapras ati iya wa temi lara temi tayo mo dupe lowo awon kan fun adua igba gbogbo fun ni lo bimo de olohun ko pa adua ti abo mi mo mo lo layo mo ko layo
2: nice
1: pelu adua awon ni gba gbogbo olohun ti mi leyin ore nla to olohun tun wa se fun mi ni pe omo mi kan se wedding bi odun meta seyin baba mi na lo se pe yawo fun won omo yi wa so pe ohun omo ti iloyun mo ni ma wori olohun fe confidence time fun yin ndo fi lo fi ribe odun keji oni bo ni mo ni a olohun fe akoko ti o bo ti o ro yin lorun o ni oji olorun ngo ti odun last year mo ni a so mo pe 2026 ninu jo comfort life mission the year of overtaking awon to ti bi masaju re won o ye mo ba o tun ya won le that is so ni pe ki lo fi pe ati ma ba ti wa pe awon olomo ma dupe ore taye ma dupe kainde ma dupe ore taye ma dupe kainde mo wa so si di meji meji meji mo promise ore ibeji futi pe baba ti se ibeji fun mi ore meji la konpe pogbe ni ma se mo wa tun la mo ni ta ba n gbadura ka ma la mo ni okunrin kan bere kan mo fe oluwa tori baba mi ti so pe baba wa lọlọrun pe a ni anfani
2: a ni anfani lati ba soro olohun lo mo mo
1: ani oka mi bale olohun wa se fun mi thursday tolo yi lasiko mo awon ibeji na
2: ibeji le bi It's not a sin. No way. Ire oni meji meji. Ti e leji omo. Telomi leje owo. Telomi leje ise. Ire oni meji meji. Ire oni beji. Ta lo le bagbara si ami ki emi ni ma kon na si o. In the name of Jesus.
1: Promise ti mo se fun awon beji mo ti so sa kanti leyin igba yen mo wa joko ni ile ni joko awon omo mi ni a next week yo I love you call mo ba mura la ba gbera ngba de be won a se bi ti won ti fu won ni won fe ti ba je good samaritan woman good samaritan of the nation gbogbo awon india usa canada gbogbo won ni sa pe jo be o te nla dibi ti mo ni a ipo to le le se paradise dibi ni
2: chai ni bo find e
1: ati ni won aye to le le yi ibi to find e gbogbo awon yen won lo le ibe ni won sun awa to je pe uk la wa ni kan la lo le ako kan orisi meji la si pari won jojo india won play fa won india kaluku jo won jo won pe yoruba fun awa na jo mo wa wo pe emi na la aro oko aro oko ki mo wa de bi
2: o re mama le nwo ti nilu alawo funfun elu akabaya ezono me kwampa hayada ilu ti mama re ode ilu ti baba baba re ode ri o je ti won je ri le yin won kuku ni so bayi ola ti won ni ri le baba re ogo ti won ni ri le baba re ami ma bo le se ami lojiji mo ni ko je yo laye re nash mo ri nkan kan oluwa ni iko mi wu eni yi o ti to igba marun ti o mo lala ti o mo ba re laarin awon alawo funfun eni ta si so yi irin ajori o ti ejo mo o mo we gbogbo nkan to koju si o ona eyin ni iyan tumo si wi pe aye ire o dabi eni ko le ri o fi jo pastor yin ni wa gbon ti oluwa ni so bi mo se n gbadura ni waju eni ti mo lo ji fun oluwa ni iko mi so fun oni ololi un tese boru wa ranti oni ti woli odekunle epaphras to so fun o pe wa wo eyin kiki ebo lori wa wo waju kiki ebo lori wa wo egbe kiki ebo lori wa wo eyin kiki ebo lori alatoro ko le wa si muse mama alagbado re bi mama ise tenubo itan won ojo ta mu won lo si ile israel ti mama de lati israel ni ro mi alase won li mo ri omi alase ni ile israel emi na ko iru ile yen emi mo lo ya ile yen si mi mo fun won ni ajiambi gbogbo ala mama yi lo wa si muse gbogbo ala re gbogbo iran to ni gbogbo ti wo se laye emi mimo yo fun se e so pe yes sit down
1: mo wa kiye si kan ni kone pe omo ti comfort life mi se o yato bi mo se mura ti mo don o fa ja oluwa wa se bi e di ami pe emi ni mo pe ipade bi mo se yo na kan tori bi top ni ko dressing code bi mo se yo na kan won ni yes this is to the woman tori bi o ku e top
2: ni mo le wo kan le
1: to ti top ni fi lale to ba ti lero pe automatically en to pe ipade re ta won yo ku kekeke ni top
2: to happy
1: so to happy ko se ni kan ni to full
2: to je popu kan
1: to je popu de le
2: popu
1: ma let me have picture with you mo wa ya photo pelu mi kaluku ma nfa mi ka ha mo le mi na mo ri anu gba mo dupe
2: ah mama anu yo wa ni dagbere fun e si ton lo london le ti lo bi e meta yi e diju mama ti lo bi e meta e lo canada o e lo us o bi o se ri niyan emi yo wa gun fun wa in jesus name bai e je ma lo mama o dun gan ha e na wo yen mejeji ko mi jigijigi baba mu mi de ibi ti ran mi o deri iwe psalm 2 verse 8 lo so be o lohun yo o ni bere lowo mi ki n fun o ni
0: àwọn ìlú àwọn ilẹ̀ ẹ jẹ́ mọ́ lọ gbogbo ọmọ ọlọ́run ni kó rú ẹbọ sí àdúrà yìí ọlọ́run jọ jẹ́ ń jẹ tí bàbá mi ò ní jẹ rí jẹ́ ń délùú tí màmá àti bàbá mi ò dé rí bí ọba ní dẹ́jà rẹ̀ ohun ọlọ́run ló ń gbọ́ yìí ọlọ́run ni mo ń ṣe bẹ́ẹ̀ ẹ já lọ sórí facebook gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo ní kápò ti sun ọrẹ májẹ̀mú ẹ tó ń ṣe nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ ti sun ọrẹ májẹ̀mú yín àti ìdá mẹ́wàá san láàárọ̀ yìí ò ní lọ́jọ́ jímọ̀ ọjọ́ tó ní àpẹẹrẹ ni account number ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number church ni tí yìnbọn bá wá wọlé sáré lu eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission náà ni ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run onídàmẹ́wàá onídàmẹ́kan fi nǹkan kan tì ọlọ́run jọ èmi náà fẹ́ sọ ìtàn titun mú mi débi tí ràn mí ò dé rí there is always a price to pay for the higher level ẹ jẹ́ wá máa lọ kí n tó máa lọ mọ̀ ń lọ sórí facebook ẹ jọ ẹ mú cream ẹ mú pef ẹ mú ọ̀sẹ̀ yín ètò ọba ní nínú mẹ́tẹ̀ẹ̀ta bó ọba sì ní mẹ́tẹ̀ẹ̀ta orí ọ̀dẹ́kùnlé epaphras lẹ́ẹ̀tì pàdé mímí ìbáyàn church a gbá àwẹ̀ lónìí ó di two kan tó break ara àwọn nǹkan tá a máa sọ nìyẹn favour òun là ń tọrọ ẹ wá gbọ́ o màmá sunday ní fọ ẹsẹ̀ yín ṣé rí gbogbo orú àwọn ìyá báyìí ìgbà mo máa fọ ẹsẹ̀ wọn àtàwọn ọmọ wọn tó mú wọn lọ bí eré ní ṣe máa rí mọ́ dẹjà rẹ̀ tó bá ti dọjọ́ sunday ìsìn méjì láṣe ìkan ní 7 ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àwọn 13-30 àwọn youth for jesus àwọn wọn ni alákọ̀ọ́kọ́ àwọn 13-30 ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní 9 pẹpẹ yọ pọ̀nmọ́ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín lónìí dá ọyẹ kúnlẹ̀ ẹ jẹ́ ń gbàdúà fún kí n tó gbàdúà ẹgbẹ́ ẹsẹ̀ bíbélì tẹ́ ẹ kà kí n tó máa lọ sórí facebook sísì ní wà sórí facebook o aago mẹ́fà láàárọ̀ yìí ìwé jeremiah chapter 13 titiwo 18 jeremiah 13 titiwo 18 ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín lónìí dá ọyẹ kúnlẹ̀ ẹ jẹ́ ń gbàdúà fún mi mo gbé ọwọ́ mi sókè ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán nínú ìrìnàjò rẹ kó tó di ìwòye àmọ̀dún tí jésù bá fa bíbú ẹ̀ sẹ́yìn ayé yín ò ti ní advancement ẹ ti lọ wájú ẹ ti rí bá ti ṣe ìdílé yín ò tó nàìjíríà ò ti gbọ́ lọ́wọ́ àwọn president wa ẹ̀yin ọmọ ọlọ́jọ́bí kí ògo yín kọ́ máa gbé yín lọ sí ibi gíga in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary our president our governor your excellency mo sọ lẹ́ẹ̀kan náà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àtẹ̀stímọ́nì nọ́mbà tẹ́ ṣe àtẹ̀stímọ́nì yín sí rè 08081 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ bá yín god bless you.
3: All business owners in Benin City, are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.